0: Hello, ẹ kalẹ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
1: Vivoman City láti Badáyé.
0: Oya, Vivoman City, oya, ẹ bá wa dá sí ní pápápá, last caller ni.
1: Okay, sir.
0: Oya.
1: Mo ẹ̀fẹ́ ti kí Arsenal gbalígi ẹ̀ bọ̀, bí PSG ṣe gbalígi inú yín dùn gan.
0: Inú yín dùn, wípé PSG gbà. Oya, Upman City.
1: For life.
0: Àwọn tí inú wọn dùn wípé Paris Saint-Germain wọ́n gba ìdíje UEFA Champions League. Ẹ wo, ẹ jẹ́ máa ṣe bí ẹni lọ fún ti alẹ́ òní.